àwọn tọ́wọ́ àwínú àwítọ́ mi àwísàn bá dúkọ́ mẹ́bẹ́ ìyànjọ́jọ́ mẹ́rin rádíò kanal fm dí egbele ní ìyàwó dánú kú yàbẹ́ nkèké gbàngún wọn lè fi àpèvé kú ìwọ àdéhùn mi saint-fort iná tutù dó dókítà yéyí òkò ọ̀dọ́ dọ́mi lè fi ní dóngbé àmì àlọ́fà àmàtán sọ́kùdó ló láwọn àmọ́ọ́dó ní wọ́n bá kán jí lẹ́kọ̀ọ́ láwọn kọ̀ọ̀kọ́ ẹ̀wọ̀wọ́ dó dókítà ọbẹ̀ ṣèjì wọ̀wọ́ bèbè tó wá lè bìbìlì sí tèbó nànà mi mànyátà náà kò rí ìnẹ́jì lè kàn án di àrùn tí. Pásítọ̀ Èdò kan mi mọ̀mọ́ Mátẹ́lù Tẹ́kíng abẹ́ àsọ̀sù abẹ́ nkànnà tọ́lé wọ̀yọ̀yọ́ náà dùgbò ńgọ́rọ́ bẹ́ èpè vòvòvò kí ó sọ dótò mẹ́bẹ́ yọ àwọn ọ̀dọ́ kúrò wọ́n ti wọ̀ ọ́gbéró dápò jí gbèjọ́ sùn àfọ̀kú nukúdó kú bẹ́ẹ̀ nínú ẹ̀dùn mẹ́bí ó wá wá tọ́rọ́ bá tẹ̀pẹ́ ọjí ní mọ́dọ́dọ́ bẹ́ẹ̀ ní ọ̀ tutù bẹ́ẹ̀ ní yóò gbélé àwọn bá wọ̀ ó wá dọ̀ ọ́ ló kábá ẹ̀ lè fẹ́ fẹ́ dé ní wá tẹ́ mú àwọ̀ ẹ̀ ní bàtẹ́ ń pẹ́ lódùn mẹ́bí ó ń tí.